tó bá sì di kí ẹ láyé lọ sì di kí ẹ láyé lọ sàndíyàdíyẹ làwọn máa tún ṣe sì di kí ẹ láyé lọ ogun mata lọpọ kó mára láwìn ó padà ti dópin sọtagbára kásán yòókù létà sì di kí ẹ láyé lọ. Sọtagbára kásán yòókù létà sì di kí ẹ láyé lọ. Kan tó bá ti bẹ́rẹ̀ tó bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ń ta automobiles, oríṣiríṣi nǹkan ló ń tà lọ bá sì di kí ẹ. Wàhálà lọ́dọ̀ wọn a máa fún ọ lówó díẹ̀ díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù ọ̀sẹ̀ọ̀sẹ̀ fọlọ́jà ọ̀sẹ̀ ẹ lè san lóṣù méjì oṣù mẹ́rin oṣù mẹ́fà oṣù mẹ́jọ àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá tẹ bá ti wá sọ́ndé dàjì 50% wọn á gbọ́jà yín fún yín ọmọ àṣọ kù díẹ̀ díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o zero interest ni wọn ò fowó kankan sí lórí ẹ lè download app yìí lórí app store.

0: tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fódìdí oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti rà wọ́n kódà iphone tó wò lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070-7484-3345.
0: Ẹ kọ̀ sí website.

0: Assalamu alaikum. Hello, Bikola. Ẹyin olólùfẹ́ wa ìrántí wa lápá bíbí àdúpẹ́ engineer Fela ló fún wa lówó ọdọ yìí ó ní kẹ́mi fi 1000 naira mú bottle water kí Balikisi náà fi 1000 naira mú bottle water engineer Fela kò ní tán lọ́wọ́ yín ṣé ọmọ pọ̀ sí láṣẹ Èdùmàrè ìdí èmi àti bàbá ìpàdé ó ní àkànní mo fẹ́ mọ ṣe dáadáa mo fẹ́ mọ wo àwọn ọ̀wà dáadáa mo fẹ́ mọ ṣàwọn nǹkan mèremère ní dáadáa ọlọ́run ó fún yín ṣe àdúpẹ́ fọlọ́run ọba mi òkè gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́tún àti lọ́sì tẹ́ ìran ti wá sí dáadáa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ojú òní tì yín o. hello kábíyèsí.
1: Àkànní mi.
0: Kábíyèsí Kẹ́mi Ọlá yín Ogun.
1: Àmì.
0: A wà lórí ètò ní ọ̀sán tá a pè yín orí ìròyìn la wà ẹ rí bí nàyẹ́ láti kí gbogbo ọmọ Yorùbá dáadáa mọ́ wá ni wọ́n tọ́ka pè yín padà kẹ́ kí gbogbo ọmọ Yorùbá bàbá wa Bisiriyu olóòrọ́ tí wọ́n jẹ́ president fún gbogbo ọmọ ilé ìfẹ́ wọ́n ṣàdúà fún yín lọ́pọ̀lọpọ̀ mo sì mọ̀ pé mo mọ̀ pé ẹ̀gbọ́ rédíò ọ̀pọ̀ ọmọ Yorùbá náà ló ti pè tí wọ́n ti ṣàdúà fún yín ẹ̀yin náà wá ṣàdúà fáwọn ọmọ Yorùbá padà àárín yín àtọmọ Yorùbá kọ́lọ̀ mọ́jọ dàrú bísmìlà.
1: Àárín èmi àti gbogbo Yorùbá pátá tájọ wà ń kánú Ọlọ́run fi ìṣọ̀kan sáàrin wa jù báyìí lọ.
0: Àmì.
1: Àdúrà gbogbo wọn ó gbà.
0: Àmì.
1: Ọkàn gbogbo wọn ó balẹ̀.
0: Àmì.
1: Àjọṣe wa pẹ̀lú ògo Ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní dánmọ́nrán ni yóò dẹ̀ dánmọ́nrán délẹ̀.
0: Àṣẹ.
1: Gbogbo ẹni tó ń gbìyànjú àti ṣe dáadáa láyè nínú àwa Yorùbá tá a wà ńlẹ̀ ìrọ̀rùn yóò mọ jásí fún wa.
0: Àmì.
1: Gbogbo àwọn tó dẹ̀ ń wá ọmọ Ọlọ́run fún ọlọ́mọ alálùbáríkà.
0: Àmì.
1: Gbogbo àwọn tó ń wá ọkọ Ọlọ́run fún ọlọ́kọ alálùbáríkà.
0: Àmì.
1: Gbogbo àwọn tó ti bí wọn ní yànkú.
0: Àmì.
1: Gbogbo àwọn obìnrin pátá àtàwọn ọkùnrin pátá tọ́lọ́run ṣojúgbó ọmọ gidi fún gbogbo ọ̀nà ní àlùbáríkà.
0: Àmì.
1: Gbogbo ọ̀nà wọn dẹ̀ jẹun ọmọ.
0: Àmì.
1: Bá a ṣe péjú sọdún yìí ní ti dáadáa àjọ péjú sọdún tó ń bọ̀ ní láyọ̀ àtàlàáfíà ni.
0: Àmì.
1: Mo kí gbogbo ara lé pátá àtàrà oko àti ẹni tó wà nítòsí àti ẹni tó lórí ọ̀fẹ́ àti gbọ́ mi àti ẹni tí ò lórí ọ̀fẹ́ àti gbọ́ mi pé Ọlọ́run gbàdúrà gbogbo wa jù báyìí lọ.
0: Àmì.
1: Nàìjíríà ò ní dàrú.
0: Àmì.
1: Kánú ò ní dàrú.
0: Àmì.
1: Inú ilé wa gbolé wa ò ní dàrú.
0: Àmì.
1: Àárín àtàwọn mọ̀lẹ́bí wa náà ò ní dàrú.
0: Àmì.
1: Àárín ra wa náà ò ní dàrú.
0: Àmì.
1: Àbọ̀ Ọlọ́run á dájú lórí gbogbo wa o.
0: Àmì.
1: Ọkàn gbogbo wa balẹ̀.
0: Àmì. Bàbá Kábíyèsí ẹ ṣàdúà fún gbogbo àwọn Young Professional MC tí ó yẹ pé ọ̀dọ́ ni wá tá à ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ẹ ṣàdúà fáwa náà.
1: Látorí Àkànní mi.
0: Kábíyèsí mi.
1: Adébáyọ̀ mi.
0: Kẹ́mi Ọlá Ogun sá.
1: Ọmọ dáadáa ọmọ lálùbáríkà.
0: Kẹ́mi Ọlá Ogun sá.
1: Nítorí gbogbo àwọn ó yàtọ̀ à ń kó pátá. Mi ò dẹ́nì kankan sínú yín o pátá. Yóò tún máa rọrùn sí fún yín ni.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ bá ṣe ń ta Ọlọ́run jò máa jó bẹ́ẹ̀ bá ṣe ń lù Ọlọ́run jò máa dún bẹ́ẹ̀ bá ṣe ń fa Ọlọ́run jò máa tóra wọn. Ohun yín yóò máa dùn mọ́ gbogbo aráyé nínú ni.
0: Àmì.
1: Àdúrà yín á gba ọkàn yín ó balẹ̀.
0: Àmì Kábíyèsí mẹ́jọ ni gbogbo wa owó ọdún gbogbo àwa mẹ́jẹ̀jọ ẹ bá ń transfer rẹ̀ kí n send ẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan pé Kábíyèsí fún yín lówó ọdún.
1: Olóògbé Ọlọ́run sí mo send account number sí mi bó ti ẹ̀ sí 11 naira oníkálukú ó rí gbà ń bẹ̀.
0: Kábíyèsí ẹni yóò gùn ẹ ṣeun àdúpẹ́ ojú òní tì mí. Thank you, God bless you. Yorùbá Professional MC nípínlẹ̀ Kánò lábẹ́ coordinator wa Ọlátúnjì ọmọ Yusuf tó fi dórí ẹ coordinator wa Edafin ọba Yorùbá lẹ́gbọ̀wọ́ ọdún wọ́n sì jó sínú àkáǹtì mi kí n tó kù lórí afẹ́fẹ́ ní ìsìn oníkálukú ọgbà tiẹ̀ tó e dórí Balikis tó e dórí Saheed Hamzat tó e dórí Ṣẹ́gun ọmọ Ògúndélé tó e dórí MC 2000 Abdulkadir Olanipẹ̀kun.
2: Ẹni tó ṣì wà láyé sẹ́ni ẹ̀ bá ń bẹ.
0: Gbogbo yín pátá lẹ́gbọ̀wọ́ ọdún.
2: Dábàá ń pè rẹ̀ tí ń bẹ̀.
0: Mo ti ba yin gbowo odun lowo kabiyesi
2: wa ni beru
0: engineer ambassador murita lalimi o ti se se adeti mirin akoko oni wale ilale amami insha allah latori wato assalamu alaikum mo ki gbogbo awon omo egbe ifesowapo progressive association federal university of kano aku odun aku yedo mr tonde are message yin o mo lero pe kiki yin o dodo gbogbo won na e ku ise emi yin ogun fun wa amen Baliki, siriwa miri iwa na fi message ranse so gbogbo eyin ololufe je ki ma fi akoko yi dagbere fun yin wipe in the next 2 weeks letun to lanfani atori ofe lati gbohun mi o tori pe mo fe lo fara nisimi ara mi nfese mi e je dupe lowo awon iyawo temi na mo dupe lowo oyajo ke mi abebe be mo si dupe lowo abike eyin mejeje ojo ni tiyin e ri gbe sonu bi o se bi omo e ku fe olohun oba mi oke lara mi titi ojo mejo te ma pade balikis lori ikane yi abdul gafar akane adebayo triple head romo de mama like yin mama love yin bye for now see you when I return back